gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Monday ọjọ́ ajé. Ẹ wo nǹkan mà, ẹ wo mi. Today is 21/09/2026. Àwọn iṣẹ́ agbára ìkan òjọ̀ kan tí ẹ̀mí àwọn wòlíì ti dánwò, òun la tún gbé yẹ̀wò báyìí. Àní kété tí n bá ti kúrò nínú stúdíò, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, iyọ̀ yín, ẹ gbé pàdé mi lórí Facebook àti TikTok àti YouTube. Aago mẹ́fà àbọ̀ pẹpẹ yọ pọn mọ. Ẹnìkan ní wòlíì ṣe wá chọ́ọ̀chì lánàá, ìbí wọ̀ lọ wá, èmi wà ń service lágbára Ọlọ́run. Àmọ́ fẹ́ fi gbogbo ẹ̀yin, mo fẹ́ fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi káàkiri. Àwọn ìṣe rẹ̀ gbà ní a fẹ́ dá padà lónìí. Mo fẹ́ mú nǹkan tó ṣẹlẹ̀ ní Jesus ti ń jò ní, mo fẹ́ kó tún ṣẹlẹ̀ padà. Ẹnìkan bí ibo, ẹ já mọ̀ bàbọ̀. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò ayé. Ní gbogbo ibi tí ẹ bá wà, Pastor Ọdẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, the Midway Market, gbági tuntun ní ìlú Ìbàdàn. Gbogbo lé ẹja dìde, ẹja lọ síbi pẹpẹ, kò sí nǹkan méjì ta ní láàárọ̀ yìí, wọ́n rán mi sí ni. So gbogbo bí ẹ bá wà, jẹ́ a lọ dúpẹ́, wọ́n mọ̀ pé nílò àwọn nǹkan kan. Áńgẹ́lì yín rán mi ń ṣe láàárọ̀ yìí. Ẹnìkan ní ta láńgẹ́lì ni, Jésù tó ní iṣẹ́ lọ́rẹ̀ náà ni. Ó ní sí ìjọ tí ń bẹ ní Philadelphia kọ̀wé rẹ̀, sí áńgẹ́lì ìjọ tó ń bẹ ní Éfésù kọ̀wé rẹ̀. Jésù rán mi iṣẹ́ sí ọmọdé àti àgbà, bó kí n tó jẹ́ iṣẹ́ yẹn, ẹja wọnú yàrá ẹ̀. Ọ̀nà kan ló já yàrá Ilédùmarè, ọ̀nà tó jẹ́ ọpẹ́ ni. Gbogbo lé lónìí ọjọ́ ajé, mo fẹ́ kó dìde wá lọ dọ̀bálẹ̀ níbi pẹpẹ. Ẹ mú bì kan nu yàrá, ẹ mú bì kan nu pálọ̀ yín. Ẹ mú bì kan níbi tó bá lè ti mọ̀ kó lè mọ̀ dọ̀bálẹ̀ lójoojúmọ́. N tá a ṣe ṣeéṣe láti January, wá já lọ ṣe báyìí. Ẹ dọ̀bálẹ̀ dádì, ẹ kúnlẹ̀ mọ́ mi ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ẹnjìníà, ẹ jájọ gbé orin sókè.

0: ọwọ́ ẹ̀kan bọ́ ọlọ́run mẹ́ta lọ́kan.
1: Sọ̀rọ̀.
2: Ẹ̀ẹ́lẹ́ṣẹ̀ yọ̀.
0: Mẹ́ṣáyáyáyáyá.
2: Ayérayé ọlọ́run ìyanu. Ẹ̀ẹ́lẹ́ṣẹ̀ yọ̀.
0: Wọ́n fi ọwọ́ yọ méjèèjì sókè. Ẹnu àwọn fóònù yín sókè. Ìgbà tí ó bá fi di alẹ́ ọ̀la. Ọkàn rí báwọn tí ẹ gbàgbé rẹ rántí ni. Wà dúpẹ́. Wà sọ̀dà mẹ́wàá. Nàwó. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí fóònù náà nàwó nà sókè. Mo sọ pẹ̀lú àṣẹ. Kì í sóòní láti ríru ẹ̀ láti ń ṣerú ẹ̀. Owó ìyanu. Gbogbo ẹni tó ti gbàgbé rẹ. Gbogbo àwọn tí ọ̀rẹ́ tí rẹ mọ́. Gbogbo àwọn tí ẹ jẹ́ olówó. Àwọn tí ẹ jẹ́ onire. Àfi tí afẹ́bí ọ̀bà fẹ́ délé wọn. Mo sọ lẹ́ẹ̀kan náà kí ẹ̀mí mímọ́ kọ́ gba owó rẹ jáde. Kó tó di alẹ́ ọ̀la kó tó di Sunday. Aláti owó tó rò pé o lè gbà yóò jáde fọ́. In Jesus' name. Mo sọ fóònù ẹ. Nice. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ṣé fóònù ẹ sì wà létí ẹ. Ọya gbé sí iwájú ẹ kan wo bí ìgbà tó fẹ́ wo alert. Tí ń bá jẹ́ wò lé ọlọ́run kó tó di alẹ́. Provided lórí àdéhùn. Ẹyin wo lẹ́sàn ìdá mẹ́wàá tó wo bá wa. Mo fẹ́ sọ fún ọ pé ẹ̀mí ọlọ́run ní kí n tú owó tọ́ fi sọdún. Èmi ò fẹ́ mọ ibi tí ó gbà wá. Áńgẹ́lì tó ń pín ire lọ́run. Mo pàṣẹ fún ìwé oúnjẹ Gabriel àti àwọn ọmọ ogun rẹ̀. Ẹ wo gbogbo àwọn fóònù tí ayé nà sókè lọ yìí. Ẹbá na ṣàkàhálà. Àbọ̀ bá sì fẹ́ wò ó lọ sórí Facebook nínú igbó. Inú igbó ibẹ̀ làwọn èèyàn ti ń gba aláàtì. Wọ́n rántí wọn ni. Ọlọ́run ò gbogbo àwọn èèyàn ẹni tí ó ràn lọ́wọ́ tí ó sanwó fún ọ. Àwọn tí ó mọ̀ọ́mọ̀ sanwó ọjà yẹn kọ́ sáti owó. Ẹbá ní àdá kẹ̀tú bí àlàdá àṣà. Kó tó di alẹ́. Kó tó di aago mẹ́. Ní gbogbo òru. Kó tó di ọjọ́ Thursday. Mo gbóhùn sókè ìpè Ọlọ́run nínú ayé mi. Mo ní kó sílẹ̀kùn owó fún ọ. Gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó. Ẹ gbọ́ owó tẹ́ fi sọdún. In the name of Jesus. Bó owó bá yọ kúrò nínú ìṣẹ́. Ìṣẹ́ bùṣe. Bí àwọn èèyàn yìí tí wọn ò rò ó. Ohun Ọlọ́run kan gbé jáde bó ṣe gbé wá báyìí náà lónìí ọjọ́ ajé yìí. Àgbógo ṣe ń jẹ́ ti Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú owó dání. Owó tó mú dání wà wá fi pamọ́ síbi tó ti mọ fọwọ́ kan láàárọ̀. Wòlíì ní máa rówó láàárọ̀ yìí. Wòlíì ní máa rówó lọ́sàn-án yìí. Every blessed time tó bá ti fẹ́ jáde mọ́ fọwọ́ kan. Inú Bíbélì ní Jésù rẹ̀. Òun ló fi dá tó bá gba Jésù. Ó ti di tálíkà kí wo lè bá di Ọlọ́rọ̀. Èmi ò san ní owó. Ọlọ́run sì mọ̀. Nígbà tó bá di ọ̀tún la sí ọjọ́ Wednesday. A pàdé síbáṣíbá ń wẹ́mà. Àní kété tí n bá ti kúrò nínú stúdíò. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run iyọ̀ yín ẹ gbé pàdé mi lórí Facebook àti TikTok àti YouTube. Aago mẹ́fà àbọ̀ láàárọ̀ yìí Ọ̀dẹ́kúnlé Epaphras.
3: Ọmọ wù mí wá sí òní.
4: Ní 24 tí mo wá sí wẹ́mà.
3: 24 kínú.
4: 24 September.
3: Ní táìmù birthday mi.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ wá sí wẹ́mà. Níbo lẹ wà lóyún sí.
4: Wẹ́mà
3: náà ni.
4: Ní sà. Ẹ wá gbàdúrà ẹ ní pé Kọ́lọ́run ṣe nǹkan tuntun fún wa kí oṣù náà tó parí. Èmi wá gbàdúrà ní ọjọ́ yẹn. Mo ní kó tó di ọjọ́ ìbí yín. Mo fẹ́ kí Ọlọ́run ṣe owó tí màá fi rajà sí ṣọ́ọ̀bù. Kọ́lọ́run ṣe fún mi. Alẹ́ ẹjọ́ Wednesday yẹn ni mo réyàn fún mi ní 1,000,000 naira.
3: Nàwó ẹ̀ kàn mọ́ mi rí báyìí. Gbà gbogbo ọ̀nà Ọlọ́run mi gbà.